A kú ìlọsíwájú ìpalẹ̀mọ́ ní gbígba ohun ẹ̀tọ́ àwọn ọmọládé kúrò ní abẹ́ amúnisìn èyí tí a mọ̀ sí Nàìjíríà tí ò kí ń ṣe orílẹ̀-èdè. A ké gbogbo àwọn akọgun wa pátápátá, àwọn tó dúró láti rí pé ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọládé wọ́n gbà padà lábẹ́ àkóso àwọn amúnisìn èyí tí a mọ̀ sí Nàìjíríà tí ò kí ń ṣe orílẹ̀-èdè tí ò dẹ̀ lè jẹ́ orílẹ̀-èdè. A ké gbogbo alẹ́ẹ̀kan sí. Ní wákàtí yìí, àníkà bá wa sọ̀rọ̀ lórí ohun tí government èyí tí a mọ̀ sí èdè oko ẹrú jẹ́, táwọn ọmọ Yorùbá mọ̀ sí adarí iṣẹ́ ẹni, ṣùgbọ́n tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní government, ohun tó túmọ̀ sí ohun tó jẹ́ ní èdè wa, ní àlàyé tiwa. Ní àkọ́kọ́, kò sí ohun tó ń jẹ́ government. Ohun tí government túmọ̀ sí ní èdè àwa ọmọ indigenous Yorùbá people tó lè dé Democratic Republic of the Yorùbá, ó jẹ́ ìṣe àwa ọmọ orílẹ̀-èdè yẹn, àwa ọmọ onílùú tí a mọ̀ sí indigenous. Òun ni a mọ̀ sí ìṣe adarí ẹni. Èyí tó túmọ̀ sí wípé a lè darí ara wa àwa ọmọ indigenous Yorùbá people. Bẹ́ẹ̀ náà sì ni a sì ní àṣẹ láti yan ẹni tí ó lè darí ara wa fún ara wa. Èyí tó túmọ̀ sí wípé yíyan ara ẹni láti ṣojú orílẹ̀-èdè àbí àwọn ẹ̀yà orílẹ̀-èdè tí àwọn ènìyàn wà ní orí rẹ̀. Ohun tí adarí náà túmọ̀ sí là ń ṣàlàyé fún àwọn ọmọládé. Nítorí kò ní nítumọ̀ tí gbogbo wa bá kóra jọ ka ní a fẹ́ ṣe aṣojú, kí gbogbo wa ṣojú orílẹ̀-èdè kan, ṣùgbọ́n a láti yan ara ẹni láti lè mójútó gbogbo ìṣe àṣà ìlọsíwájú nípa orílẹ̀-èdè náà. Èyí ni àwọn onígẹ̀ẹ́sì ń pè ní government. A rò bẹ́ ó ń yé wa. Ṣùgbọ́n ní èdè Yorùbá, ní èdè tiwantiwa ti Democratic Republic of Yorùbá, aṣojú orílẹ̀-èdè, aṣojú àwọn ọmọ orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá, òun ni government jẹ́. Bẹ́ẹ̀ sì ni wọn ò ní agbára kankan ní láti lè máa jẹ gàba ní orílẹ̀-èdè tí wọ́n bá yàn wọ́n sí. Torí wípé kí ni àwọn ọmọ onílùú tó yan wọ́n síbẹ̀ ló ní ẹ̀tọ́ agbára láti sọ ohun tán fẹ́ kan ṣe fún wọn. Torí pé kí ni wọ́n rán wọn níṣẹ́ ni aṣojú náà jẹ́, bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe ń san owó iṣẹ́ fún wọn. Ohun tí aráàlú bá fẹ́, òun ni wọ́n gbọ́dọ̀ ṣe. Ọmọ aládé, iṣẹ́ yíyí padà nígbà tí àwọn amúnisìn dé sí orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá ti Democratic Republic of Yorùbá lóde ìní. Lásìkò ìgbà tí àwọn amúnisìn dé, ìṣe tí wọ́n gbé dé láti gba adarí orílẹ̀-èdè kúrò lọ́wọ́ àwọn lọ́balọ́ba lásìkò ìgbà yẹn, wọ́n ṣe àǹfààní yìí fún àǹfààní ara wọn láti lè máa jẹ gàba, láti lè máa darí àwọn ọmọ orílẹ̀-èdè ti Yorùbá láyé ìgbà ẹ̀yìn tí a mọ̀ sí Democratic Republic of Yorùbá láyé ìsìnyí. Níṣe ni wọ́n yàn nínú àwọn ẹ̀yà ọmọládé èyí tí wọ́n mọ̀ pé ojú wọn ò dúró sójú kan tó jẹ́ pé láti máa jẹ ohun tí òun ṣe tiwọn, láti máa gba ohun tí òun ṣe tiwọn, àwọn ni wọ́n yàn sọ́tọ̀ láti kó wọn sínú ẹgbẹ́ òkùnkùn láti lè ṣe àdéhùn pẹ̀lú wọn, láti rí pé gbogbo ohun tó ń bá sọ níkọ̀kọ̀ awo ìmúlẹ̀ wọn ò gbọdọ̀ sọ jáde. Èyí túmọ̀ sí ohun tó ń fi pera wọn ní adarí orílẹ̀-èdè nígbà yẹn tó jẹ́ pé ìṣe láti kó àwọn èèyàn ní oko ẹrú tán káwọn bàbá wa lóko ẹrú láyé ìgbà yẹn, òun náà sì bẹ̀rẹ̀ sí ń ṣe títí di àsìkò tá à ń sọ yìí náà. Níṣe ìṣe yìí ni ó bẹ̀rẹ̀ ìṣe oko ẹrú tí àwọn amúnisìn gbé dé, tí wọ́n fi gba agbára lọ́wọ́ àwọn lọ́ba àwọn ọ̀bàyẹ́jẹ́, tí wọ́n fi gba tagbára kúrò lọ́wọ́ wọn, tí wọ́n wá gbé èyí tí a mọ̀ sí government tán gbé sí wọn lọ́wọ́, tán gba agbára kúrò lọ́wọ́ àwọn lọ́ba. Tó wá túmọ̀ sí wípé àwọn aráàlú níṣe ni wọ́n ń wò pé kí ló ń ṣẹlẹ̀, torí pé wọ́n rí pé àwọn amúnisìn bẹ̀rẹ̀ sí ń ti àwọn lọ́ba wọn mọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ń gba agbára lọ́wọ́ wọn, wọ́n gba èyí tó wà lọ́wọ́ wọn kúrò, wọ́n wá gbé tuntun fún wọn, èyí tí a mọ̀ sí government lóde òní. Níṣe ni ìṣe yìí mú ìbẹ̀rù ba àwọn aráàlú. Àwọn tí aráàlú ń wò ni pé wọ́n ní agbára, wọ́n wá dẹni tí ò ní agbára mọ́. Nígbà tó ń rí àjèjì tó bẹ̀rẹ̀ sí ń kó àwọn lọ́ba wọn tó ń kó wọn lẹ́rú, tó ń kó wọn sí àtìmọ́lé. Ṣé a wá rí àwọn ọmọládé ibi tí ìbẹ̀rù ti bẹ̀rẹ̀ sí ń kó bá àwọn ọmọ Yorùbá? Àwọn tó ń jẹ gàba tó jẹ́ àwọn lọ́ba ọbàyẹ́jẹ́, tí wọ́n ń ta ẹrú, tí wọ́n ń ta àwọn ẹ̀yìn wọn lẹ́rú sí Brazil.

gbogbo òkè òkun láyé ìgbà ni ọwá dẹ ní táwọn náà wá dẹrú lábẹ àwọn amúnisìn ìbẹrù yìí wá pọ torí wípé ni àwọn amúnisìn mọ wípé bí a bá kó àwọn èèyàn wọn lẹrú pàápàá jùlọ láwọn lọba lọba wọn gan àwọn èèyàn wọn gan wọn á máa bẹrẹ sí máa bẹrù wọn torí wọn mọ irú ìbẹrù tí wọn ní sí àwọn ọba yìí jẹ láyé ìgbà yẹn so ìdí èyí ibi tí ìbẹrù ti bẹrẹ sí mú àwọn ọmọládé nìyẹn títí di wákàtí ìbẹrù yìí ni a ní káwọn ọmọládé kíni ká mú kúrò ká mọ ibi tó ti bẹrẹ ká dẹ mọ ibi tí a ti mú létí tí a ti mú bọ. Ìṣe gbígba agbára lọ́wọ́ àwọn ọ̀báyéjẹ́ òun ni àwọn onígẹ̀ẹ́sì ń pè ní indirect ruling èyí tó túmọ̀ sí wípé àwọn ọmọ ẹ̀yà Yorùbá àwọn amúnisìn á gbé àwọn ọ̀báyéjẹ́ síwájú ṣùgbọ́n àwọn ló wà lẹ́yìn tí wọ́n ń tẹ bọ́tìnì tí wọ́n ń sọ bó ṣe fẹ́ kó rí tí wọ́n ń sọ bó ṣe fẹ́ kó ṣe máa lọ. Ọ̀nà yìí ni wọ́n fi gbé ìgbékalẹ̀ láti kó àwọn ọmọ aládé lẹ́rù rèé láti rí pé àwọn á ṣe ohun tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà làwọn á ṣe padà wá láti wá gba gbogbo ohun ní àwọn aládé. Ìgbékalẹ̀ tó ń gbé kalẹ̀ ní ayé ìgbà yẹn kò yàtọ̀ torí àwọn amúnisìn mọ tó ń ṣe láti rí pé wọ́n pa gbogbo àwọn ìran ọmọ Yorùbá aládé kan pa wọ́n run pátápátá ni torí wọ́n mọ orí ẹ̀yà tá a jẹ́ ní gbogbo àwọn aláwọ̀ dúdú pátápátá wọ́n mọ̀ wá ní gbogbo ibi bẹ́ẹ̀ ni orúkọ wa wà ní gbogbo ibi wọ́n mọ̀ wípé táwọn bá mú wa balẹ̀ kò tún sí àwọ̀ aláwọ̀ dúdú kan tó lè dẹ ojú tó àwọn mọ́ àfi tán bá kọ́kọ́ mú àwọn ọmọládé padà ṣùgbọ́n wọ́n láti lo àwọn tí àwọn aládé ń wò bí àwọn aṣojú wa tó yẹ pé wọn kì í ṣaṣojú tó yẹ pé irinṣẹ́ náà jẹ́ tó yẹ pé àwọn lọ ṣiṣẹ́ fún amúnisìn títí di wákàtí yìí. Bàbá sì wò ó dáadáa bàbá rí ẹni tí àwọn kan á máa bẹ̀rù ṣùgbọ́n lójijì ni agbára ìbẹ̀rù yẹn kúrò sí ọwọ́ ẹlòmíì tó wá gbagbára lọ́wọ́ wọn ẹjọ́ àwọn tó bá ń wo àwọn wọ̀nyí èwo náà máa bẹ̀rù jù ṣé kò ń ṣe ẹni tó wá kó wọn lẹ́rú náà máa bẹ̀rù jù ni bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù yìí ló wà o ohun gangan làwọn amúnisìn fi ṣe ìgbékalẹ̀ fún wọn tí wọ́n fi ń pè ní orílẹ̀-èdè ní Nàìjíríà yẹn tá a fi ní pé kò sí ọ̀nà kankan níbẹ̀ torí pé kíni ohun tó ń gbé kalẹ̀ ìpinnu wọn ohun pláàni wọn ìlọsíwájú wọn ni pé káwọn máa jẹ gàba lọ ni kó má sí ẹ̀dá ọmọ Yorùbá kankan lórílẹ̀-èdè wọn mọ́. Ara ìdí pàtàkì tí wọ́n fi gbé ìṣe gọ́fmẹ̀ntì ara wọn wá nìyẹn láti gba ti ọwọ́ àwọn ọmọládé. Bẹ́ẹ̀ náà ni ohun tí Macaulay sọ ní 1835 pé a máa gba tọwọ́ wọn a máa gbé mì fún wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o wọ́n láti gba tọwọ́ àwọn ọmọ indigenous Yorùbá people láti gbé ti wọn wá fún wa òun ni a mọ̀ lẹ́nìí sí gọ́fmẹ̀ntì. Ṣé ẹ rí bẹ́ẹ̀ òun láti ṣàlàyé fún alákọ̀ọ́kọ́ pé ohun tó túmọ̀ sí ó jẹ́ ìṣe adarí ara ẹni ṣùgbọ́n àwọn tó wá tán kó àwọn ọ̀báyéjẹ́ lẹ́rú torí wọ́n rí pé wọ́n ń kó ẹrú wọ́n dẹ̀ ń ta ẹrú wọ́n dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n ń ta ara wọn làwọn ọ̀báyéjẹ́ náà fi ní àwọn átàyè tó wọ́n bá lè tà fún àwọn amúnisìn. Amúnisìn náà rò pé ọ̀nà yìí ó dá láti lè kó àwọn èèyàn lẹ́rú làwọn náà bá ti lọ gbé tuntun wọn bá gba tọwọ́ wọn wá gbé tuntun fún wọn ṣe bá bù ṣe o àwọn ọmọládé ṣá à ń rí bí ìbẹ̀rù ṣe bẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ ẹni tí Elédùmarè rán sí àwọn ọmọládé màmá wa Mrs. Modúpẹ́ Onítìrì Abiola pé ìbẹ̀rù ti dópin o àwọn ọmọládé a ti tán láti gba ohun tó jẹ́ ohun ìní wa tí a mọ̀ sí process of your possession a ti mọ ohun tí adarí jẹ́ a ti mọ̀ wípé adarí jẹ́ ẹni tó ń mójútó agbègbè orílẹ̀-èdè ẹ̀yà àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè kan àbá àwọn ẹ̀yà orí ibẹ̀ ohun tí adarí jẹ́ nìyẹn ẹni tí wọ́n bẹ̀ níṣẹ́ tí wọ́n rán níṣẹ́ láti lè mójútó gbogbo ohun ní ara ẹni yálà resources ni land ni property ni gbogbo ohun ká bá pé gbogbo ẹ̀ pátápátá ló jẹ́ tàmọ́ládé òun la fi ní possession of our possession láti gba ohun ìní wa lọ́wọ́ àwọn amúnisìn lọ́wọ́ àwọn irinṣẹ́ amúnisìn ó ṣe pàtàkì ó ṣe kókó torí ta bá ti mọ òtúmọ̀ ohun tá a jẹ́ a lè mọ̀ wípé government tí àwọn kan fi ń dẹ̀rù bà wá tí wọ́n ń fi ọlọ́pàá tí wọ́n fi nǹkan kan dẹ̀rù bà wá yẹn abẹ́ irinṣẹ́ tó ń fi kó wọn lóko ẹrú òun náà ṣì wà tó ń lò tí ò dẹ̀ jẹun tó túmọ̀ sí ta bá ti mọ ohun tí government túmọ̀ sí tó jẹ́ túmọ̀ sí pé ìṣe adarí ara ẹni láti ọwọ́ àwọn ọmọ onílùú ọmọ nílẹ̀ èyí tó jẹ́ pé wọ́n ní sovereign right sovereign people àwọn ló ní ìbẹ̀lẹ̀ ti máa yàn wọ́n láti yan tó máa ṣojú fún yín tó ta ló ń yan government tí wọ́n kó wá ta ló ń yan government lọ́ba lọ́ba ta ló ń yan government amúnisìn kò sẹ́ni tó yàn wọ́n wọ́n yanra wọn wá nítorí pé kíni àsìkò ìgbà tí wọ́n yanra wọn wá yẹn ni wọ́n ti ní agreement yẹn àsìkò ìdẹ̀ ti kọjá lọ àsìkò àwọn ọmọládé láti pé a ti declare orílẹ̀-èdè wa ta ti the sovereign nation ta ti the sovereign people ẹ̀tọ́ wa láti gba ẹ̀tọ́ wa padà láti gba ohun ìní wa padà láti gba ìṣe wa padà láti lè darí ara wa padà sọ́wọ́ àwọn ọmọ nílùú. A ní láti bẹ̀rù ẹnì kankan ṣùgbọ́n láti bẹ̀rù Elédùmarè tó dá wa tó fún wa láwọn gbogbo ẹ̀tọ́ yìí tó wà ní ìkọ́lẹ̀ f
gbogbo wa lati ri ni agbaye o wa ni United Nations Charter o wa ni gbogbo ofin agbaye be ni ofin atorun wa tolorun fi da wa ni eya kan lede kan ni ise kan ounje kan ati itun kan won la fin salaye fun wa wipe gbogbo awon lede pakata to wa ede kan no fe mora won si orile ede si nation abi ko ye wa be na la je omo yoruba ani ede kan asa kan eya kan la je sugbon te ba wo nigeria ti o ki sori lede won o ki se eya kan won o ki se ede kan be ni won ki se so ounje kan na won o de ni itan kan na ototo ni won won ko so won loruko ni so ide yi ibo wa lati ni adari ko se to le yan adari fun tori pe kini won ki se eya kan ton adari fun ara won orilede to ba ti je eya kan ise kan itan kan awon lo ma nsora won ni orilede won la mo si nation won la mo si country ide yi ani ase ani agbara lati dara wa pada si ibi ti a ti wa lati le pepe ti elejumale fi da awo omolade si ipo wa lati le da gaba lati le dari ara wa bo se ye lati le pada si gbogbo eto ara wa lati gba gbogbo eto wa pada lowo awon amunisin ati awon irinse won awon bayeje lati le ri pe awo omolade enu wa ko soju kan a pe agbara wa pada soju kan a soro wa di eye kan a di orilede kan agba ogbon eto eniwa ale lati se adare lori ara wa ni kankan adupe lowo mama ale kan se be na adupe lowo gbogbo lori awon gbogbo awon adare wa ati awon soju apapata adupe o amo lori

0: ẹ̀yin wá ń wùwà sí àwọn ọmọ aládé nígbà tó jẹ́ pé bèbí a ní làwa igòkì tẹ́ ẹ lè tọ̀ kó tún di lọ́la kẹ́ ẹ tún padà dé kíní fún ẹjẹ ti kẹ́rì nígbà wọn ọmọ yorùbá ò ṣe lórí rí ọmọ yorùbá ti wá fẹ́ ṣe lórí ikú ló máa pa gbogbo yìí àjàbí lóbìnrin bá fọ nǹkan oṣù àfọ̀dànù ni ayé yìí máa parẹ́ ayé yìí ò ní ṣẹ́tù ayé yìí ò ní níbùkí. Ayé yìí ò ní láyọ̀ kò ní rí dùnú kò ní rálẹ́ kò ní ràárọ̀ kò ní sọ̀sọ̀. Gbogbo ọgbà tí ayé bá jẹ́ ayé báyìí tí òun bá yọ lójú ọjọ́. Ibi bàbá bá yín ni àfi tí ojú ọjọ́ ẹ̀ bá yọ nìkan lókù. Tí yóò ní da láàárọ̀ kò ní da lọ́sàn kò ní da lálẹ́. Ayé yìí ò ní da gbogbo èyí tẹ́ bá ọmọ Yorùbá débi tó dé lónìí. Èyí sórí retí létí ilé tọmọtọmọ. Ọ̀pá yẹ́ ìran lo Yorùbá jẹ́. Yorùbá bẹ̀rẹ̀ fún Bòjí. Ẹ tún ká ìbòjí ìwọ̀nba tó kù lórí wọn kàdà. Ṣé mo yẹ àwọn yúùtù tẹ ti bà tí wọ́n jẹ́? Ṣé mo yẹ yúùtù tẹ ẹ̀jẹ̀ oníṣẹ́ mọ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ yúùtù tẹ ẹ ti jẹ́ kí ilé ẹ dẹ̀rú tí ò níyàwó ńlé mọ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ ẹni tó ti lùsí iṣẹ́ lórí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ ẹni tó ti kú? Adéorí Akin, fámílì ẹ ò lè gbàgbé ikú oró tẹ jẹ́ kọmọ lọ́mọ kú lọ́jọ́ tabọ́sọ̀ lórí Yorùbá ní sánánánà. Saheed ọmọ Bọ̀tánká, tẹ lọ poison ẹ tẹ lé lálé pa lórí Yorùbá ní sánánánà. Afẹ́kan, ṣé mo yẹ àwọn tó dìde tí wọ́n sòótọ́ tẹ yà níwèrè? Ikú foríjì jọ ní lísì wọn lọ́wọ́, ògún ló máa pa gbogbo yín. Alálẹ̀lẹ̀ Yorùbá ló máa fẹ̀jẹ̀ gbogbo yín wẹ̀. Àkọ́kọ́ akọ nílẹ̀ Yorùbá, àkọ́kọ́ abo nílẹ̀ Yorùbá ò ní jẹ́ mórídé. Tọ́mọ́tọ́mọ́ tí gbogbo ń tẹ jẹ́ láyé. Ṣé mo yẹ ọ̀dọ́ tẹ báyé wọn jẹ́? Ṣé mo yẹ ọ̀dọ́ tó gbé nǹkan jẹ nítorí Yorùbá ní sánánánà? Ṣé mo yẹ àwọn tó gbé nǹkan agbára mi tẹ ilé kọ́ lọ jẹ̀fọ́ kọ́ lọ jẹ ewé kọ́ lọ jẹ gbò tí wọ́n gbé mi tán tẹ dojú wọn bọ́lẹ̀ tẹ kojú wọn sórùn alẹ́ tó jẹ́ ohun tí wọ́n gbé nìyẹn ló ṣekú pa wọ́n lónìí torí ìfẹ́ tí wọ́n ní sí ìran wọn. Torí wọ́n gbàyé gbọ́ pé sọ pé ó yá ọmọ aládé ẹ dìde ẹ lò mí nǹkan tí ò mọ ọ̀rọ̀ ẹ̀ ó gbé mi torí ẹ̀ torí hope tẹ rò pé fún wọn tẹ sọ fún wọn pé ọ̀nà àbáyọ rèé. Oko Fili, ṣé mo yẹ èèyàn tẹ padà nù? Ṣé mo yẹ àwọn ọmọ ọlọ́mọ tó da láàbò ara lónìí tó jẹ́ pé ipasẹ̀ Oko Fili yẹn pé padà tí wọ́n máa padà sílé nínú accident? Àwọn bọ́ìsì mẹ́rin kan lọ́nà Abẹ́kúta nígbà tẹ́lẹ̀ fẹ́ lọ ṣe rálì Abẹ́kúta làwọn bọ́ìsì yẹn ìkọnu wọn kú kò jíjí. Mẹ́ta tó kù nínú wọn ló da láàbò ara lónìí o. Sunday ọmọdé yẹmọ bómi bá balẹ̀ ó máa nípa ni. Bàtẹ́fẹ́ bá fi àkànjọ oko lára ọjọ́ kì í yọ kó má kan tàbí èyí tá a wí lónìí àdàbí tó bá jẹ́ rọ́la pamọ́ ẹ o. Ìṣẹ̀dá ẹ máa gbọ́ ẹni tó nílò ayé tó lọ ń bọ́ lọ́wọ́lọ́wọ́ àdàbí tá a bá purọ́ mọ́ ẹ tá a purọ́ mọ́ ìṣẹ̀dá ẹ. Àdàbí àyàfi tó bá jẹ́ pé tí mò ń sọ yìí rọ́la pamọ́ ẹ. Over $72,000 tó o gbà fún security ilẹ̀ Yorùbá. Sẹ́ńdì ọmọ Adéyẹmọ ògbójú olè ta ògbójú olè kò máa gbọ́ ìṣẹ̀dá ẹ̀ ń gbọ́ ìtí mò ń sọ yìí torí pé kí ni Yorùbá sọ wípé ẹjọ́ la máa bá ògùn rò. Ẹjọ́ la máa bá ògùn rò ká tó lò ó tó bá jẹ́ irọ́ ni àwọn ọmọ Yorùbá pamọ́ ẹ̀ tó bá jẹ́ pé irọ́ la pamọ́ ìṣẹ̀dá ẹ̀ wípé ògbówó ìwọ àti ṣọlá kò gbúdọ̀ kú. Over $72,000 tọmọ aládé kọ́kọ́ dá fún owó òmìnira account tó o gbà ó ń bẹ lọ́wọ́ ẹ o. Gbogbo owó tọmọ aládé dá ká tó dá $72,000 yẹn gbogbo owó tí gbogbo orí kọ̀ọ̀kan dá láti ìlú òyìnbó owó tí orí kọ̀ọ̀kan dá gẹ́gẹ́ bí group by group tí wọ́n fún ẹ ní oṣooṣù á bèrè lọ́wọ́ ẹ àdàbí àyàfi tó bá jẹ́ pé rọ́ọ̀lá pamọ́ ẹ. Abi ẹ̀jẹ̀ ní abi ògì ilé ẹ̀ gbogbo igi to ba wa nule opata ajabi ma bi won a bi awon omo eni bi kibi to ba wa tori pe kini ko si bi to wa laye ti won ni te ile ajabi te se won o ba de ori ile nikan loku ajabi ti o ba se ase oro lo ba mu fi gbe ile aye ro nikan loku ajaba igi abi ye kilo pe olori buruku aki toye ajabi ayati to ba je ohun to fo ma lade so ohun le se fo ma lade sasa eguni bi jo ajabi to ba je ohun te fo ma lade so le se fo ma lade gbogbo eyin te bura te fogun bura te fi ogbe sinu omi te bura fun ojoba ati gbogbo media yi to yin bob ni be ati gbogbo eyin te jade te bu mama modupo ni tiri ajabi ayati to ba je lori oto te se ajabi ayati ti o ba se ife eyan kan soso le ti doju iran yoba bole Olorun to ju yin lo. Ohun lo gbe ile Yoruba duro ki sagbara eniyan. Tori bi Olorun fun lare o ba lowo si, koni si ohun to nje, koni si ohun to nje Democratic Republic of Yoruba. Sugbon tori pe Olorun fun lare lo ni o ri be, Olorun lo pe be, o se eniyan lo pe be. Tori bi Olorun o ba confirm e, o le wa se mo se. Ko si agbara enikeni to to se, Olorun ni ko soso ni. Ti o ba nso pe lo pe Olorun ibi te fe bi omo ladede ibele jade te n confirm lo ni wi pe ko ma lade tu wa tele tunumbu ka tu ma ba yin bobo ka ma bobo yin wo gbe lo ah ka bi esi olodumare eyin to iran lai omo lade eyin to iran yoruba ton eje ile yoruba e to mi le yoruba ton tete le yoruba ton igi le yoruba e to ewe le yoruba Eto irawo ile Yoruba Begun ba wo run awo Ba la la fa ble gbogbo igi lo ma pa lolo Ajabi ayati to ba je un te bo ma lade so le se to ba yato si be Omi ni ile ni afefe ni irawo ni osupa ni igi ni ewe ni koriko gbogbo n ta Olorun da pada Oba nilo aye ilo ma bi yin ajabi to ba je pe apuro omo eleda yin nikan loku sugbon ta ba paro omo yin to jo oto la so gbogbo yin patapata koda ko je 1 naira legba lowo omo alade ko je sisi legba lowo omo alade gbogbo yin media te bota te gbowo omo alade e ba gba dai e ba gba sisi e ba gba toro e ba gba kobo ke sebu re yoba ipe ran yoruba ma jade kuro loko eru te wa gba owo iran yoruba tan te wa boju weyin te ni kini iran yoruba le se fun yin ah ajabi to lawo ba o ba si laye nikan loku ajabi te ni to laye ati oru to ba kuro lori te nikan loku lati iseju yi lo mo ta la se ni to ba je pe na to ba lo ron lu so wi pe e de re mi yo ti fun yin mo fi ase wakati yi mo ti ase seju yi mo si ti anu to sile ku kokoro ejo ni mo fi bere lowo eni to laye to lorun wi pe gbogbo yin patapata idajo to ye yin ewu to ye yin te ba fi mo wi be yan ki to iran olodumare o oba to ni eda o gbogbo ba wa lo si ile onikaluku won bayi ko ba wa pile won lowo en ko ya won ni o ki so ta wa bere e ta to ta si lo Gbẹ̀gbẹ̀ ni tó bá tọ ìran. Ìjì tó máa ń ja ẹni tó bá tọ ìran. Ogun tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tó bá tọ ìran. Ẹ̀pẹ̀ tó máa ń ṣẹlẹ̀ nílé ẹni tó bá tọ ìran. Àti Èkú tó máa ń tẹ̀lé ẹni tó bá tọ ìran. Ọlọ́run àtẹni tó gbójú síta nínú wọn. Àti tí ò tí ì gbójú síta. Àti tó ń ṣe lábẹ́lẹ̀ Olódùmarè. Ó yá pín ilé yẹn pín kárí wọn. Ìbànújẹ́ tó máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá tan ìran ẹ̀ pé lọ sílé gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni àti tó gbójú síta àti tó gbójú síta àti tó ń ṣe lábẹ́ rẹ̀ àti tó ń ṣe níkọ̀rọ̀ àti tó ń fojú jọ rẹ̀ tó fi ẹ̀yìn ń bá ti ìran Yoruba jẹ́ gbogbo wọn pátápátá àti gbogbo ilé àbàyè jẹ́ tó pera wọn lọ́ba àti ìjòyè àti gbogbo gómìnà gbogbo ẹnikẹ́ni tó ń jẹ ìjàmbá lórí ìran Yoruba. Gbogbo ẹni tó ń sọ fún ọmọ Yoruba pé Ọlọ́run yín dá. Ẹnikẹ́ni tó ń sọ fún ìran Yoruba wípé àwọn máa ṣẹ́ kò sì sẹ́ni tó lè bí àwọn Ọlọ́run o. wa ni le yo baba wa ma bi won lati wakati lo ma bere eso ninu ile won ninu aye won ma bere eso lori awon omo won ma bere eso lori gbogbo ta ba munu won du ma bere eso lori gbogbo ta ba fowo omo yoruba nse ile na fi ko ni bere eso lori e omo na fi tole olorun bere eso lowo e je ki ji eso ko bere si ni fe du gbogbo ile ni kokon won gbogbo ni keni ni mo pe gbogbo ta ke da ni mo pe ati gbogbo rileji ka kiri agba aye to fi ran yoruba sinu ipaye keke ti won fi ran yoruba sinu idamu ati iponju ati ayija ibimu ti won fi ran yoruba sinu iponju ti won fi ran yoruba sinu ekun ti won fi ran yoruba sinu jiya ti won fi ran yoruba sinu ni fokan bale ailayo anisimi ti won fi ran yoruba sinu gbogbo frustration to sele lowo lowo ati gbogbo rileji pata to nje ninu oro ile yoruba ti oju se nko awon to ni eto yen ti lanfani si olorun o atata sojo ma fe iji sojo ma fe biji ba se nja won atata ma mu bi na ba se jo won ki le ma gbe won mi emi mo pe o tori o ki gbagode mo pe ina mo pe mi mo pe atata mo pe eji mere ni mo pe bayi tori pa ko wi pe be ba gbo ohun e gbodo si ayale ase ni latodo olodumare be ni e gbodo ko ohun olorun atata ki ko ohun olorun be ni ina ki ko ohun orun omi ki ko ohun olorun ile osi gbodo ko ohun olodumare eyin mere ni mo pe yin ba oya e diji e di afefe e di omi e di ina e di agbara o je koja lo gbogbo ni ti o je ki ran yobo nisin omode ni tabi agba oni leta ba le joni gbogbo enikeni to fi ran yoruba si ipo ti ran yoruba wa loni orilede ti orilede to fi ran yoruba si ipo ti won wa loni idile ki idile to fi ran yoruba si ipo to wa loni oya afete lo gbeson ina lo gbeson mi lo gbeson ile lo gbeson afete ya koja lo lo gbeson be ina lo gbeson mi lo gbeson ile lo gbeson gbogbo nkan lo da pata o ye lo ma gbeson se wa ri gbogbo nkan ti won gba owo omo yoruba te ba ni won gba ti ko bo ni won gba ni olorun o gbogbo bi to ba wa owo agbara ti o se da duro olorun ma fa yo jade eni fowo omo yoruba kole to ba pada so fowo omo yoruba pe bawo lo ti je a o ni right lati bere lowo awon eleda won yoruba o mo pe yo ni tori pe kini omode ba sadi ogba ogba ma ngba ni mo pe nje olorun to laje to lohun ayiye ta ba to je emi ni ogba to ni e bere e pe mi eni yo si dahun mo kuye tase olodumare koja lo si dile gbogbo eni to gbowo omo alade koja lo si dile gbogbo eni to je ninu iwon omo alade to wa pada nto iwon omo alade to wa pada koju ija si iwon omo alade to wa pada se video ti won so fun iwon omo alade pe ki lo fe sele awon ti awon se gbe olorun o to ba je pe looto e ki si ni jabo si lati iseju ile olorun je ki aye won ko diru durudu ki ile won ma daru ko dede won ma daru je ki idamu ti o ti sele si eda laye ri je ko wole won lo ti gbogbo omo laye ati mo pe yes idajo olorun lo de ki se teyan adabi aya fi o to ba je pe iro la pamo won ṣùgbọ́n tá a bá purọ́ mọ́ wọn ọkùnrin ni wọ́n ni obìnrin ni wọ́n ni ọba ni ìjòyè ni afọbajẹ ni pásítọ̀ ni àáfàá ni ẹgbẹ́ ni ìgbìmọ̀ ni sòsáyẹ́tì ni orílẹ̀-èdè ni ọba ni ìbáàgẹ́ pírẹ́sídẹ́ǹtì orílẹ̀-èdè àgbáyé pọ̀npọ̀ wọn pátápátá ẹ̀sọ́ táwọn ọmọ aládé á fi mọ̀ pé yes ìwọ ọlọ́run ló ní ẹ̀sọ́ lọ́wọ́ ọlọ́run wọlé wọn lọ́lọ́ gbẹ̀sán olorun wo iseda gbogbo omolade to ku tori pe kiran yoruba o le bo olorun wo gbogbo awon youtube ti won ti femi won sile ti won je ko kuko jiji ti won kuko jiji tori pe won fe gba eto won nile yoruba olorun wo la gbogbo bi amo to sunkun lowo lowo wo la gbogbo iseda to wa ninu idamu wo la gbogbo youtube ti won ti sak won lati won ibona le mo olorun wo igbe gbogbo awon bi amo wo irora bi amo olodumare je ki eso ko ma ke nile gbogbo amo to tomo yoruba a o mo we to ito ba jade nikan na la gbo sugbon gbogbo patapata la mu wa siwaju iwo olorun iwo lo so ninu oro re oni bi araba ni agbara ni iwo Olorun na oro re o yi pada oba to ni ile aye o ma lade bere fun esan indigenous of Yoruba bere fun esan ajamo ni le a bere fun esan lori gbogbo eni to pere ni Yoruba to tan awon ma lade lori gbogbo eni to pere ni Yoruba to fun to gbogbo awon ma Yoruba mole lori gbogbo eni to pere ni Yoruba to si wu wa ego fun iwo Yoruba ati gbogbo eni to pere ni Yoruba to soro alufasa si iwo Yoruba gbogbo won patapata adani waye e lo gbeso lara won adabi aya fi ta ba puro mo won o tori gbogbo nto to sokuku ni waju eda kedere ni waju iwo Olorun to ba wa ri be gbogbo won patapata ma je mu ni lato ni olodun fare bo ba gbeso gbodo oduro oba to laye to lo run be ba gba eso e gbodo da wo duro iji eso ejo ma fe afefe eso ejo ma fe orun eso ejo ma ran ilekun eso ejo ma si ona eso ejo la fun gbogbo won ki won ji sinu koto aye ki gbogbo eso Yoruba o foju ri ba ka gba pe yes iwo Olorun lo to lo nbe laye to ba je pe lo to lo nbe ni ito emerun ta si ni kuro nibe olodun mari gbogbo agbara te tin je Olorun e fi lo gbe so lori gbogbo won gbogbo eni kan to ba wa so pe ita wi loni to ba lohun fe yi pada fun won abohun ni bi to hun fe re si abohun ni hun to hun fe se si ko ma sele Olorun o ogun to ju agbara won lo Olorun jo de ba gbogbo won ori be o se be asegun asegun asegun ati so fun yin ti pe Alẹyin le ma ma fi raye se leya. Oba la bi ejeri be. Olorun o ja labosi. Ani fun ra ara yin le ma fun ra yin logun je. Iwo ogun ribi do na. Iwo to je ko ma nsukun ni. Iwo ni wa jade to wa polowo Tinubu. Ah! Bi Tinubu se se leya ni gbogbo eyin te se fun Tinubu se ma ma se leya. Koni yi pada o. Baba o egbe o soke.
1: I could say, so gbogbo ma lati to wo to to wo si e se mu obere le so wo to ni e mu da so wo si tori ti asiko ba to ti asiko ba to gbogbo radarada won gbogbo awon radarada ta ri won pata la ma wa ti awon na ti mo se pe gbogbo nkan ti won ko ruko ara won si tan yi tan yi tan yi yen ba won se fe se won ti fe lule ni oke na kawo ibite beta tu ti jale won ko ruko won si many things bawo la won tu se fe se dai te won o ti ba won ba se te won o ti baje bayi gbogbo e lo ma fopo gbogbo e lo ma daru mo
0: won se mo to nse won si baba wa se mo to nse le ni isin baba wa se kin gbe yin daba se mo to nse le Tinubu ti mo pe loke lohun o ti wo o wa se pada wale ohun la won lori buruku se nse ipolowo oja fun le ohun la jẹ ko lowo aja fun to ri gbogbo property ro Yoruba to ti gbe oruko e si so lati le keep o le to ja ro Yoruba yen ohun la won se ba ta si ton se ko lowo aja o iku lo de ma pa gbogbo won adabi to ba je pe gbogbo ntutu nu bu ko yen Tinubu lo ni ejo un soke
1: awon ti mo bu ti ma lati ba ti te tu poke ni yen o ti ko le ohun o le koko poke ni yen ma to re a ma be ah gbogbo ma lati to lo ti sa ọpọlọpọ èèyàn kọ lọlọrun máa lò tọlọrun ti sà tó ti kọ sí tó ti bá wọn sọrọ tó ti kọ láti wá mọ báyìí iye ọmọ aládé bẹẹ lọlọrun nílò kírú ọmọ aládé bẹẹ yẹn máa múra kẹrí gbogbo àwọn wèrè tí wọn kúrò lójú kan tá ń retí tán kí wọn káàbọ tá ń gbé òkúta sórí iná tán ṣẹṣẹṣẹṣẹ tẹbi ń pa wọn tá ń pe àwọn èèyàn kan wá jẹun. Gbogbo àwọn wọ̀nyẹn ojú kan tó wà yẹn bẹ̀ náà máa jẹrà sí. Wọ́n ò ní ṣoríire torí ìran ẹni tí ò ní lọ síwájú ò kì í ṣoríire. Our dead, you lay sorry, little repay. What time, me a re, not to say be so dindy re. Little repay, umba, Lucy, Lucy said. What is of all, and your bubblebeckle named Daffo, book bony that para for you. Tell them, Mamma told dindy, Rocco named Daffo, but when you are only sorry,
0: shaggy.
1: I tell you that joke, sorry, media, tell me by Lemma, she and Lucy, and Lucy, you and. Ever collect a civic, I will need to record in that for me. I have fee to buy the port on Lenso. I have fee to buy the me on my ladder, she might possibly talk when she set up. I have fee to have a suit in the car. Nothing my dad for you. But you go down around. Don't buy shake it. Go name that for you. Don't buy shake it. Why are you doing my loss? What you? And they don't shake it, don't want to read media, don't so, don't bomb a ladder sort, don't sorrow, be poor, don't so, only that for you, only show reading. He and it don't so, my water, my dinner, my son, don't ban so, don't. If the young chef was reading, don't ban the peril, pa, though the joke was a little too much old time when you only show reading, though one back only my young. Kole ma bo epi kole ma bo ara kole ma gbadu kole ma gbowo gbowo to gba yen aisan to ma che dele ti o je pe owo yen o ni le ka ojo lo ma ko lu e ti o ba ti ri be ko ni sele si e aya fi to ba je pe ori oto lo wa gbogbo eni to bo sori media to soro aya fi te e ba gbowo lowo awon to ran yin se to je pe oto le so nikan le o se ti sori buruku. To the pata pata, lo mi o toma kaina, ni ta o ka o di li, ni ma, kodiku. Ibi ta da ti se mistake, yu se di pe, imale lemba furi gbari, o kukuma ateri ba di se. Eh, no, gata ku di rukere, kule, bori soke, kama ra yema ateri ba. Di rukere, ti bori soke ba, yu go long, lu wan inu, o minera maladi, eh, budo teri ba di. Pata pata de ma teori yin male so okuku ni yin imale ti jade egbudo pare ni te ba ko te pare asiri yin ma tu tori bi ti na imale ba ti wa o so okuku kankan so gbogbo ani to ndo ko sibe kan tan pariwo asusu abate je pe eyan gidi awon lo taye won ti da ka ma so kan mi. One person in one match, and you let Tom Aladdin last 2022. Told that low one, you know, Bidera. Book when it told Tom Aladdin, book when it told Tom Aladdin, or Funny Book Bonyama Sidan. It only who sent it to Shetelet, Joseph. Pata Pata, the match of Fundan like. He lay your bows if you. Ele to ba t'Olorun ba gba laye ko yoju sibe o fe ki gbogbo wa ri bi ti e se ma baje ni ninu opo ibi apayin tomo tomo e ma wa ninu ile olonje ibi apayin tomo tomo ninu le yoba te ba wo be e ma rare ni e ma sile je tori eja fun omi inira yan Olorun a fi bo yin te fi ma kuda. Any other one, Joe, one Kuboro. Oh, no, I'll be easy to bang back to Wally Rini. Big Batte Bashes, and no, I sing a man, no fear to lag a man, chess, and to teach a man, Kupu Yada. I only show reading, I have it. But I don't know very well. Don't party Joe, tell us of my lady from the problem. Joe, party Joe, talk. I think I've been in the then lo se ma ri ko ni yi pada ta ni so fun pe laso ACC pe o laso ACC pe laso aparo e kara oni le ni aso igbi igbi o laso meji o le savesa o le wo fe wo laye a roju ara re. Lo se iwe ara gba omo ri gba o wa ri jijoko bi kibi te ba wa e o ni begbe pe mo be se wa go bi te sisi lo so yan si ta pe pe bi aparo lanjo yin ma pon ko ni so fun yin ko ni wo fun yin e o ni ri ni joko e o ni rojo o ni raye bi aso se yin je tolorun alaye wa je dake ni waju mi eyin oke tori olorun rin ninu temple re ewo emi lokan baba ni onifila ankop onifila eight onifila mu won leru se o ro pe awaye ma lokan wa olorun si da olorun si fi esile o le sese ase ku igbeyin aye wa ri gbogbo kan to ko jo lona ito won wa ri pe wa fi sile suddenly ta o ni bi e mo gbogbo awon mo to ro pe o ti koruko won si kini ikokan kokan lo wo yo aya fi to ba soke aya fi to ba se o le lo ja mo alade nikan loku ati wa ati dile afi ti o ba nso le lo ja o ma lade nikan loku ma wo fi laye ti e kire o ro pe o je lo ko je nibi kankan a mo yi pe bo se nje gba je moju pe igba to su sori timutimu alapata ni laye bi gbe aye e a mo sugbon ile to se wa ju yen lo na wa gbe e sita a wa fi ese si publicly ki gbogbo eyan le ri pe looto elesin olofo only baba gbegbe ko ma kowo fun won kan ma sajade kan ma survive kan ma survive gbogbo nkan to ti kojo padanu e tori ile yoruba lo ni ile yoruba ko sa torin wa kan tele wa gbe sta ye kini tele wa ma gbera ni jan gbogbo san tele wa ma gbera ni denubu family adopted child ta wa ko gbogbo nkan ti ile yoruba sako eni lowo to fe ku tori e awon omo to sonu lowo won gan ki lo fe kan se eyin o le oloju kokoro won yi won bi awon biliki iku to ma pa yin lo lohun fi sinu yin eyin Judas Iscariot tin kan te mo je yen owo te mo gba yen iku e le ma ku like eni so eni to duro tan congratulate gbogbo pe won ku orire gbogbo eni to duro tan tori won ma debe layo de a ma debe layo gbogbo omo lade to duro sori otito tishan go ba pa igi a jare boni adegbaye ni tade agbe adegbaye ni talopo gbogbo eni to ba jade to jade ani ida lo soko ko ma pada wa gbogbo won wa lo pa bo layo gbogbo eni to duro ton pe ile yoruba yi pe igba ta si ko ba to temi na ti mo ma se nkan to ye ki se mo ma se gbogbo eni be agbara olorun a di gbogbo won mu wa ri se olorun to ran mama wa lowo to la to lati ja ogun to tu eleyi be se so kiri yan lekan o to ni won fe mi si won fe mi se kini eni to gbera to fese kanle olorun wo pelu gbogbo security to se declaration to gbera to fese kanle pelu gbogbo security to gbe to wa announce adele olorun o enikan wa jade oni kede kede kan se kede kan se kede kan se kede kan a ra papa ta pa jewejewe je gbogbo eni to ba tu gbogbo eyin te dide te ngu eni to olorun pe dide to sise ayafi to ba je pe ro ni mama pa o ta bi debi ta wa to je ko to le so nikan le fi ma ri ba ti se te ma fi rona gbigba ṣùgbọ́n ẹni tó bá wá ní ìbolè ẹrẹ́ ẹ̀yìn máa gbà lọ ọ̀run la ló kọ́ọ̀dọ̀ ń bá àwọn ọ̀tá tiẹ̀ àna mọ́nítọ̀gà gbogbo ẹni tó ká bá sọ ẹnu ọ̀ká ló máa ń kú sí ọjọ́ tá kérémù tó bá ti fẹ́ ló sọlẹ̀ báyìí ọjọ́ yẹn ló máa ń kanlẹ̀ pa gbogbo yín tẹ̀lé màmá yẹn ó ṣe kiri kan ó ṣe tó bá jẹ́ pé òótọ́ ni màmá sọ ẹ ṣorí burúkú láì tó bá jẹ pé rọ ni màmá ń pa ìgbà yẹn ló burúkú ò ní ṣe ti tó bá jẹ pé òótọ ni màmá gbé dání látorí àsìmú ẹlẹ́ran mr engineer microwave títí dórí gbogbo àwọn ajá tó ń tẹ̀lé tó ń tan àwọn jẹ ẹ ṣorí burúkú láìkù torí bí dáadé à ń sọ fún yín pé tíṣàn kó bá pẹran á pa àpalàyà àdékọ́ lè mọ̀ pé òun ló ń pa ọmọ aládé bá jáde lọ́tẹ̀ ibi gbogbo ibi tẹ́ kó àwọn àjèjì sí nígbà tí iná bá ṣáájú a kó gbogbo àwọn ọ̀tá ọlọ́run a kó wọn kúrò gbogbo ọ̀tá ọmọ ọlọ́run a kó gbogbo wọn kúrò ilẹ̀ aládé jẹ́ ti ọmọ aládé so gbogbo ẹni tó bá rò pé òun ṣe wèrè tó ń ṣe wèrè nígbà ẹ bá rí nǹkan tán pè ní wèrè gbogbo yín máa já dà ó gbogbo ẹrù jágbajàgba ara yín lẹ máa jù sọtẹ máa bá fi gbà lọ ọmọ aládé sọtẹ kọjá ipe ẹṣẹ kiri kan ẹyin tíagas ẹyin ìbọn ẹṣẹ kiri kan nìkan ẹyin dáadáa o ìtú tó gbọ ọdẹ bá ń pa nínú igbó lọtẹ ẹ pa fọmọ aládé ní kọọkan aládé afẹ gba nǹkan wa kì í ṣe bí ìtàtẹyìn wa gbogbo ẹni tó lọrun ti kọ sí gbogbo ẹni tó ti múra gbogbo ẹni tó ti gbáradì gbogbo ẹni tó ní lọ́kàn gbogbo ẹni tó bákan tó máa ṣe tó ní kó òun ṣáà lè ṣe nǹkan kan fúnra ẹ ní gbogbo wọn ṣe ọlọ́run àti gbogbo wọn mú ọlọ́run àran gbogbo wọn lọ́wọ́ ẹni tó jẹ́ pé ó ti múra tán oore ọ̀fẹ́ okun àánú agbára ọgbọ́n tán nílò ọlọ́run àdàlù gbogbo wa pátápátá gbogbo ẹni tó dúró kò sẹ́ni tó máa ṣubú gbogbo ẹni tó ṣubú wọ́n máa rì sínú ẹ̀rẹ̀ gbogbo ẹni tó mọ̀ ń fa àwọn èèyàn ṣubú ó máa wá rì sínú ẹ̀rẹ̀ tó jẹ́ pé gbogbo ayé ló máa rí gbogbo ọmọ aládé ló máa rí gbogbo àwọn tó farapamọ́ tó gbójú síta pátápátá lọ́lọ́run máa tú láṣìírí tí gbogbo wa máa rí ibikíbi tó bá dẹ̀ kù sí iná náà á wá wọn jáde tó gbogbo ẹni tó ṣe ń gbowó dẹ̀ ń jẹun lọ ẹ má wọrí ìṣẹ́jú kan ni mariam dẹ́tẹ̀ ó dẹ́tẹ̀ ni tó kú fún bí ẹ̀gbọ́n ẹgbẹ́ orí ọmọdé nígbà tí ara bá sán pa yín àìsàn tó máa dé bá yín ogun tó máa dé bá yín gbogbo owó dẹ̀ ń gbà ò lè gbọ́ wàhálà tó ń dójú ti owó gbogbo ẹni tó ń tan ọmọ aládé láti orí owó ni kókó títí dórí gbogbo àwọn tó sì ń tan ọmọ aládé báyìí wàhálà tó ń dójú ti owó òun ló máa jẹ ìpín yín látàlẹ́ lọ àyàfi tó bá jẹ pé òótọ́ lẹ̀ sọ tẹ́ ẹ bá sọ òótọ́ ẹ níṣòro pé irọ́ lẹ pa ọmọ aládé tẹ́ ẹ ń tan ọmọ aládé tẹ́ ẹ ń gbowó ọmọ aládé tẹ́ ẹ ń fi jẹun tẹ́ ẹ dẹ̀ ń tàn wọ́n wàhálà tó ń dójú towó òun ló máa jẹ ìpín gbogbo yín tí gbogbo èèyàn máa gbọ má dáwó fún yín àìsàn wàhálà yín ò ní lọ títí gbogbo èèyàn á fi pa ní tìrì torí eléyìí tẹ ṣe ẹ ò ní rí ìdáríjì mẹ kò sí fẹsẹfẹsẹ a dẹ fi dìdí dì í ni o a fi dìdí dì í lórúkọ ti bàbá àti tọmọ àti tẹmí mímọ ni gbogbo ẹni tó dúró tán àlàáfíà fún gbogbo wọn pátápátá torí akọ wípé ẹ máa wo olódodo àti ẹni ìdúró ṣíṣe ẹyin wọn ìgbẹyin wọn àlàáfíà ni àlàáfíà fún gbogbo ọmọ aládé tó dúró ìjáde tá a fẹ jáde àwọn ogun ọrun á bá wa lọ wọn á dẹ bá wa bọ gbogbo ẹni tó ti mọ ìtọ àwọn ọrun á ràn wá lọwọ láti gba gbogbo ẹ gbogbo ẹni tó ní a ò ní rọnà lọ ọ̀run lọ lóko ọ̀dẹ ń bá wọn ọ̀dá o nítorí náà kí gbogbo wọn máa múra kán kọjá sọ̀run bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn so ọmọ kí gbogbo ọmọ aládé o iṣẹ́ àkú múra o àkú ojú lọ́nà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ní mo máa gbé àwọn tí ó máa tí ò ní sinmi tí ò ní sùn títí tí àlàáfíà fi máa dé bá jerusalem irú ẹ ni màmá wa tọ́ náà ń gbé dìde ẹ wo ọ̀tún ẹ wo sí ẹ wo oríṣiríṣi nǹkan ọlọ́run kọ̀ sí àbáwá ṣe tó jẹ́ pé kò kú màmá nìkan ọlọ́run pàpà mú àwọn èèyàn tó dúró tí màmá ṣe sí tí ò ṣubú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí gbogbo ọmọ aládé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé tí ò bá wá rí bẹ́ẹ̀ nǹkan ibo làbá yà sí tí ò bá wá rí bẹ́ẹ̀.
0: kódà kò sí onítọ̀ kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ìyá yẹn kò sí torí kò sí ẹni tẹ́ ẹ bá wọ gbogbo ilẹ̀ yorùbá kò sí onítọ̀ wún mílíọ̀nù àwọn ẹlẹ́fẹ́ rí ní nàìjíríà tí ó wẹ́ òsì nínú ẹ̀jẹ̀ mílíọ̀nù àwọn ni ò jẹ́ owó olóṣèlú ta ni ò jẹ́ nínú ìbàjẹ́ yẹn ó yẹ mú wọn síta.
2: mo máa ń sọ sọrí kékeré tó bá da owó rú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹsẹ̀ máa dàrú kò bàjẹ́ láàrin ìṣẹ́jú làwọn wọ́n ń dìbò fún ẹ ní o wọ́n dìbò fún ẹ o contest wọ́n dìbò fún ẹ tó bá da owó rú láàrin ìṣẹ́jú ẹsẹ̀ máa dàrú ikú ò ní pa mí àrùn ò ní gbé mi dè. Then mo so fun yin mo ma ri fulfillment nkan to Olorun se ore to Olorun se fun ran Yoruba indigenous Yoruba people mo ma ri lori lelai gbogbo e ma pe emi na ma ja afa ni mo ma jori e pelu dile ni ati gbogbo iran mi aka so then by what end of time
3: indigenous Yoruba people of democratic republic of the Yoruba to end poverty.